bọ́nà ńkọ mẹ́pìá bọ́nà ńtẹ́pá sọ bọ́nà kíta NPA mọ ẹnẹ́dẹ́ bọ́nà ẹ̀kọ́ still 0-0 òbíà ẹ̀ntìmí ẹ̀nfà bọ́ ẹ̀ntọ́ ẹ̀tẹ́nà mẹ́pìá pàṣẹ ẹ̀nẹ́dẹ́ bọ́nà tọ́ still NPA wàbọ́ ẹ̀tẹ́rẹ́ kama ọ̀hẹ́ ní nìyà bẹ́tìmí ẹ̀fà bọ́nà nà frantí ẹ̀nà gyiná bọ́nà sọ ọ̀pẹ̀sọ pìá ẹ̀nẹ́ mọ́ òbí mẹ́pìá bọ́nà tẹ́tẹ́ ti goalkeeper mẹ́pìá ẹ̀nẹ́ ní sábà bẹ́yì bọ́nà still bọ́nà ẹ̀kíta NPA ọmọ ẹ̀nẹ́ kíta bọ́nà.